0: ọjọ́ ìgbẹ́lẹ̀ ohun takara wọn ní tí ó wà nílé sí ẹ̀ máa ń bá sára ní ọjọ́ ìdíjì náà ni lọ́rọ̀ ní ń dẹ́gbẹ́ sọ́kọ́ ẹ̀lẹ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìjọba ọ̀rẹ́ ń dẹ́gbẹ́ ọ̀rẹ́ ń dẹ́gbẹ́ ọ̀rẹ́ ke se bi go kwana ne ndi ba dalen dili pile ba ndi dili se dili kholinya nda dimusa la ke sa le bo
1: okay
0: ba ah ke le bo ndi dimusa.